0: mọ̀ tó bá ti ń di aago mẹ́kànlá àbọ̀ lóru oní fi ní jákùmọ̀ kì í rìn lọ́sẹ̀ ni abíre kan kì í rìn lóru ẹ bẹ̀rẹ̀ sí rí àwọn àlùjẹ̀nú yẹn tí wọ́n mọ̀ jáde bọ̀ wọ́n mọ̀ súnmọ́ lé wa díẹ̀ wọ́n mọ̀ wọ ni bí ejò iye ó ṣe demarcation a fi yọ kọ́ọ̀sì boundary abẹ́ bẹ́ẹ̀dì ẹ lálẹ́ yìí ẹ pàdé mi lórí youtube nísìn màá sọ bẹ́ẹ̀ ṣe bu ìwọ tó bá ní handkerchief white màá ní kẹ wá paper white ọmọ rí àmà náà kàhálà dash mi ìmọ̀ bọ̀ yẹ́ ń gbádùn tá n ṣe gbogbo ẹ̀yin tẹ́ ní ìdámẹ́wàá tẹ́ ní ọ̀rẹ́ ẹ jẹ́ wòlé ọ̀dẹ́kùnlé ọmọ lọ inú jésù ni àrá pin sí ibi tó bá mọ̀dé ni ọ̀jẹ̀ fún ọdẹ ǹjẹ́ ọjẹ́ wa mọ̀ o kì í ṣe pà ń bọ iyọ̀ à ń sọ ìgbàgbọ́ sí ni à ń sọ tẹ́lẹ̀ sí à ń ka bíbélì sí à ní kété tó bá ti wọnú ẹ̀ yóò mọ̀ ṣiṣẹ́ abàmì gbígba jésù ni ìbẹ̀rẹ̀ ìsinmi ọlọ́run ló jẹ́ kémi náà rí bẹ́ẹ̀ ẹ̀sìn ni ọba fi mí sẹ̀sìn àfìgbà tí mo rí jésù olúwa àtàyè ẹni rọ bí agogo gbogbo lé níbo lẹ ti ń gbòmí ẹ jọ mú ìdámẹ́wàá mú ọrẹ offering time dá sí ìpàdé tí bá ń bless yẹ fi nǹkan kan tì account number church ni 19 66 36 38 73 ẹ tún pé 19 66 36 38 73 access bank comfort life mission international ni ó gbé jáde account number church ni bí yín ọba wọlé ẹ lo eléyìí 20 17 42 90 47 20 17 42 90 47 comfort life mission international ni ó gbé jáde first bank nìyẹn and gbogbo ẹyin ọmọ ọlọrun tí wọn bí lónìí ẹkúnlẹ gbólóhùn kan wọn ní sọ àti gbogbo ẹyin tẹ mark wedding anniversary yìí ẹnìkan ní gbólóhùn wo báyìí ni olúwa wí ká bu iyọ̀ sí ayé rẹ ká bu iyọ̀ sínú ìgbéyàwó yín kí ìgbéyàwó yẹn kó dùn kí ayé rẹ kó dùn kọ́ pọ̀ kó sì pẹ́ in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary ẹ múra alẹ̀ fún sunday service holy communion àti iyọ̀ lọ́wọ́ yín ẹnìkan ní o tiẹ̀ ti dá báyìí bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run iyọ̀ yóò padà sí nàìjíríà bí ògo ṣe ń jẹ́ ti jésù àwọn adarí wa kí ọlọ́run kó fi iyọ̀ sí ayé yín in Jesus name ẹnìkan ní mo fẹ́ ṣe àtẹ̀stímọ́nì ẹ lo nọ́mbà yìí tàbí ń tọ́ ọ̀la kọjá lọ́wọ́ ọgbà tí program ìbẹ̀rẹ̀ ẹ jẹ́ kí ọ́lá òdùkúnnéètì lórí nọ́mbà yìí it is well with you 080-88-71-65-66 ẹ send the message ire àtànú kọ báyìí ẹ jẹ́ mọ́ lórí facebook you are blessed it is well with you.
1: Glow FM 99.1 Àkúrẹ́. Ẹgbẹ́nu lẹ̀kẹ́ ẹgbẹ́nu ọkọ́ torí yìí la ṣe wà.
2: National Annual Prayer Conference. Tẹ̀mí ọlọ́run máa ṣe fún ìránṣẹ́. Wòlí igi bí ọ̀nà Dẹ́ṣínà. Àkórí ẹ̀ lift up your head. Oyíye ẹni oyíye súnkì ẹ̀yìn ẹnu ọ̀rọ̀. Lọ́gbọ̀dọ̀ Sunday 27 the Wednesday 30 September 2026. Méjì agbára kọlùkọ gbà yóò fi máa ṣe. Àwọn agbára múnisìnmí ní àjò ẹ̀mí. Yóò jẹ́ ní àjò ògbó yálẹ́sẹ̀. Iná ṣe tó fẹ́ pé yín ní yàjà àjọ gbàdúrà. Lábẹ́ ìpè olólórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ̀ nínú ọ̀rọ̀ àtórí. Nígbà tí wòlíì àgbáyé ni. Prophet Gideon, Evangelist Tóyìn Adéṣínà. Wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Iṣẹ́ agbára ó máa ṣe. Látọjọ́ Sunday 27, bíi Tuesday 29 September, aago márùn-ún ìrọ̀lẹ́ la ó máa pàdé. Ọjọ́ Wednesday 30 September, aago mẹ́sàn-án òwúrọ̀ ni. Gbogbo ẹ̀ nínú ìjọ The Family Happy Land International Ministry directly behind Priest FM. Sunday Pastor, ìjọ Kàkúrẹ́. Gbogbo ẹni bá farahàn ló máa sọ tẹ́símọ́nì eléyìí lórúkọ Jésù.

0: our spirit and set us in the mood for the weekend. Wazobia High Life. If you call it Joromi, I concur. There's some Obutunga, Kunuga no Igwibo, Better House music, even Calabar music, Benin music, all High Life, making us one Nigeria with fun, happiness, and joy. Make it a date with Mr. Sam, Original Daddy O. Every Friday by 5 p.m. to 6 p.m. on Glow 99.1 FM. It's a
1: Wọ́kì lúmọ̀ ètò ó balẹ̀ bí ọwọ́ ara òjò ètò kan ṣoṣo bí ẹgbẹ̀rún rú ẹ̀ ìdánlọ katapila ọkọ̀ òkè ó ti dé sórí ìkànnì yìí Glow 99.1 FM ètò akọ́ni lọ́gbọ́n tó dùnyàn gbàyàngbà tí gbọ́ngbọ́n kan sí ni abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lóní abala àkọ́kọ́ ní ẹ̀fẹ̀ àti àwàdà lóní rànran níbi tẹ́ ti máa rẹ́rìn kéékèèké nígbà tí àwọn atọ́kùn bá ń fẹ̀fẹ̀ àtàwàdà pẹ̀lú àwọn odù ọlọ́jì kàbìtì kàbìtì tí ń pàrònú ẹni rẹ̀ dá yín lára yá abala kejì ni ẹ bá wa dá sí kíni kí n ṣe níbi tá ti máa ṣàgbéyẹ̀wò ohun tí ń ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá èèyàn tó sì nílò ìmọ̀ràn abala kẹta ni ẹ mú nọ́mbà ẹ jẹ̀bùn tẹ́ẹ̀tì láǹfààní àti pè mú nọ́mbà tẹ́ẹ̀sì jẹ̀bùn tó nítumọ̀ ìdánlọ ọjọ́ Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ ni o lórí ìkànnì Glow 99.1 FM láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ 9 to 10 PM àwọn ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ tó dántọ́ méjì Adébíyí Àbáyọ̀mí Asọ̀rọ̀ tẹ̀fẹ̀ tawadà tí gbogbo èèyàn mọ̀ sí MC Decent pẹ̀lú Ọláyẹmí Adékúnlé Agbólóhùn bí ọ̀jẹ̀ Amúlẹ́nu bí abẹ ni ó máa tọ́kùn ètò ọ̀hún ìdánlọ ètò yẹn kà sí ara ogun.

0: kàyéfì ńlá
1: ìṣẹlẹ láàbí ò ní ṣẹlẹ sí wa
0: kàyéfì ńlá
1: ìṣẹlẹ àbúrò mọ ní ṣẹlẹ sẹni kankan wa
0: láti ọjọ ajé tí a ti wádìí ètò yìí kẹyìn àtúntìdé báyìí lónìí ọjọ etí a ti kọ àwọn ìròyìn ọhún wá bíbá lọkùnrin ọjọ kan tá a mọ jayín sí ní bó ti ń lọ nígboro ayé láwọn ìròyìn tá a mọ sọ pé kì í ṣe àgbọsọgbánú kì í ṣe àgbọgbárí mú ṣùgbọn àwọn ìròyìn àgbọkọgbọn gẹgẹ bí ẹ ti mọ gbọ láago kan àbọ̀ ọ̀sán ní báyìí níkànnì glo 99.1 fm náà ni ẹ ti ń gbọ wá lórí ètò yín ètò wa kàyéfì ńlá àti débì ṣe wà o torí pé òde kì í pọmọ ọlọrun kí a mọ mú kókó ìròyìn wá láti apá tìbítà wà yìí bẹẹ láti ọdọ tèmi ní àyín lójú ìwé ìròyìn the hope wọn ni wọn ti wọ arábìnrin kan ẹni ọdún 25 òdìlẹjọ lórí ẹsùn pé ó jí wíìgì lẹyìn tí iye owó rẹ ń tó 300,000 naira 330,000 naira
1: láti apá ọdọ tèmi bí iléeṣẹ ọlọpàá ẹka ti ìpínlẹ ọyọ náà ni wọn ti fi ọwọ ṣìkún òfin mu àwọn afurasí méjì kan lẹyìn tí wọn wo ìwà ọdaràn
0: láti ìpínlẹ bauchi wọn ni wọn ṣa àgbẹ kan láṣà pa ò lórí ẹsùn tí wọn fi kàn án pé ó ní àjẹ bẹẹ sì ni ń da àlàáfíà láàmú
1: tinu ìwé ìròyìn daily post wọn ni àwọn ẹṣọ àbò fìgìláńtẹ méjì náà ni àwọn afurasí agbésùnmọmí dẹmi wọn légbodò nípínlẹ plateau.
0: ó dà láti ọdọ tèmi ní àyín ní ìpínlẹ jigawa wọn ni omi gbé àwọn obìnrin mẹrin lọ nígbà tí wọn rìnrìn àjò ní ìpínlẹ jigawa.
1: látinú ìwé ìròyìn daily post ọhún bákan náà wọn ni ọkọ akóyọyọ kan òun náà ni ó ti gbẹmí ọlọkadà kan yòó nílùú èkó.
0: bákan náà láti ìpínlẹ jigawa iléeṣẹ ọlọpàá ti fi sìnkún òfin mú àwọn alọkólóhunkígbe tí wọn mọ jí ọkadà alùpùpùgbé bẹẹ sì ni wọn gbẹmí lẹnu èèyàn mẹsànán nípínlẹ jigawa.
1: látinú ìwé ìròyìn daily post ìròyìn fìdí ẹ múlẹ báyìí pé àwọn fúlàní darandaran náà ni wọn ṣe àkọlù sí agbègbè kan ní ìpínlẹ plateau.
0: gbogbo àwọn ìròyìn yìí àti àwọn ìròyìn míì náà ni ẹ láǹfààní láti mọ gbọ lẹnu wa yìí náà ti ń gbọ ohun àrókè blessing bí ó ti ń já lólóló kò dẹrùn kí èèyàn lọ sórí ewé kó sì padà dé bẹ bá tún wọ aṣọ tọwọ gan rí pé aláwọ ewé gan ni bí ẹ bá pẹ lára ọsẹ ẹ mọ ń dọṣẹ ni o blessing ti dé padà látorí ewé tó lọ láti ọjọ ajé tẹyẹ kẹrẹ sì yọ kẹrẹ yọ gbẹmugbẹmu báyìí àìnú wa dùn pé o padà dé blessing aroke ẹ ṣeun ẹyin olólùgbọ wa ẹyin olólùfẹ wa tí ẹ tún darapọ mọ wa fún tòní àjọṣe wa kò ní bàjẹ́ akínyìn pé ẹ kú dédé àsìkò yìí òní náà ni ọjọ jimo tó kẹyìn nínú oṣù kẹsànán nígbà tá bàbá fi rí jimo míì báyìí àti wà ní ọjọ kejì oṣù kẹwàá sì rèé oṣù tó dáadáadáa nínú ọdún ni ká mọ̀ sí ibẹ̀ káfí lẹ́bàrún ẹ wá nǹkan kẹ fìdílé tàbí kẹ fìdílé nǹkan torí pé a ti kó àwọn ìròyìn wá tá àmọ̀ jẹ́ kẹ mọ̀ ní bó ti ń ṣẹlẹ̀ láàrin ìlú àti káàkiri òde àgbáyé olúwa rẹ̀mílẹ́kùn ìdòwò lorúkọ mi o ọ̀rẹ́bìnrin ọmọ kan báyìí bẹ́ẹ̀ gbà á gbèjì ọmọ ní kì í pè é káàbọ̀ sórí ètò yìí.
1: ó dá èmi ọmọ yẹn olólùfẹ́ yín ayò yín ọ̀rẹ́ yín àbúrò yín blessing arókè ló kí n pẹ́ káàsán ẹ káàbọ̀ sórí àkọ̀tun ètò kàyéfì ńlá bákan náà lọ́sàn-án ní ẹ láǹfààní àti máa wò wá lójú òpó facebook wa ẹ̀yìn kò mọ fèròǹgbà yín ṣọwọ́ sórí ẹ̀ àmọ́ ká jáde sí gbòòrò ayé.
0: ó dájú ká bẹ̀rẹ̀ báyìí láti ìpínlẹ̀ Ondo torí wọn ní ilé báyìí náà ni a ti máa ń kó ọ̀ṣọ́ ròde lójú ìwé ìròyìn the hope wọn ni wọn ti wọ arábìnrin kan ẹni ọdún 25 òdìlẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn pé ó ṣe àfọwọ́ra wíìgì lẹ́yìn tí iye owó rẹ̀ ń tó 300,000 naira 330,000 naira arábìnrin kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ ẹni ọdún 25 torúkọ rẹ̀ ń jẹ́ Adébáyọ̀ Rachel lánàá ọjọ́bọ̀ Thursday ló mọ̀ fojú hàn níwájú ilé-ẹjọ́ májísírèètì ti ń bẹ nílùú Àkúrẹ́ lórí ẹ̀sùn pé ó jí wíìgì méjì lẹ́yìn tí iye owó rẹ̀ ń tó 330,000 naira wọn ni ọ̀kan nínú wíìgì ọ̀hún iná ní iye owó rẹ̀ ń tó 175,000 naira 155,000 nígbà tí ẹlẹ́ẹ̀kejì náà tún jẹ́ 175,000 naira 175,000 wọn ni inú oṣù kẹfà oṣù ọdún tá a wà yìí náà ni arábìnrin yìí tí ó wu ìwà yìí o ní agbègbè fàṣàwẹ̀ ní ìlú ọwọ ẹdákun bá àbámọ pé ẹforíjì wà lápá ti ìlú ọwọ ṣùgbọn ìlú ọwọ ni wọn ni ó ti wu ìwà ọhún gẹgẹ bíi ti agbèfọba ní ilé ẹjọ ọhún tí ó sọ yóò taiwo oníyẹrẹ ó jẹ kó di mímọ pé arábìnrin ọhún tó ń ti àwọn akegbe re ina ni won ni won pa imopo ti won si wo iwaye ati pelu pe awon iwa ti won fi kan won lesun yi ni lodi sawon bala kankan ninu ofin tin tako iwo daran ni ipinle Ondo leyin ti won ko ni odun 2006 nigba ti adajo ile ejo ohun na eyun temi tope adurota na yo mo soro o mo ni pe ki won fi arabirin ohun si atimole o titi di ojo kejo osu kewa odun ta wa yi ati pelu pe won le gba beeli re pelu egberun lona 1500 naira 500,000 naira to fi mo oni duro meji ni iye kan na o ba fi onte lu gba so ni arise court the hope letter ka ni be gan ni mo ti mo wa fun yin
1: lati nu iwe royin daily post ile se olopa eka ti ipinle ba o se na ni won ti fi de mule pe won ti fi owo se ku fi mu awon afurasi meji leyi ti won wuwo daran ni bi ototo isele na ni o sele ni agbegbe Zirami Azare ni ijoba ibile ku kabini eyun ni ojo 24 osu ti a wa yi ni bi isele akoko ile ise olopa jodi mo pe arabirin kan omo ogun odun ona ni o wa fi ejo sun ni ile ise olopa le ti nbe ni agbegbe Azare ndede ago mewa asale wi pe nigba ti ohun de lati bi ti ohun ti lo dirun ohun sadede ba oku omo ohun ti o je omo osu merin ohun sadede ba nile ti ohun si ri oko ohun ti on jade bo lati nu yara ile se olopo wa jodi mo pe iya omo na ni o wa jodi mo fun wi pe ki ohun to kuro ni leko so nkun to se omo re sugbon wa soro kan o oni baba omo ohun ni o tin so ni gbogbo gba wi pe ohun ni o yori pe ohun gbemi omo ohun gege bi ile se olopo ati wa wi won ni nigba tarabiran wa de ti o ba oku omo nile ina ni won gbe omo ohun o di ile iwosan nibe ni awon dokita ti fi de mule pe omo ohun ona ni won fun ni orun pa ko to di pe emi jade ni enu re oko ohun na ni won ni won ti mu si ahamo won bakan na ni ile se olopa jodi mo pe isele keji ona ni o lowo enikan tin se Aruna Amadu eni odun 25 ina ni o wole iya agba kan eni 60 odun ti won poruko re ni Afsatu Yohani ni Abule Wazari ni agbegbe Gadawu won ni bi o si ti wole bayi ona ni o fi obe lo fi demu legbe iya ohun eni to je alukoro ile se olopa ni ipinle wa jodi mo pe nigba ti won fi oro wa ara kunrin lenu wo ojodi mo pe arabirin ohun ona ni o je aje to si je pe ohun lo fi aisan si ara obirin kan ti won poruko re ni Maryam Amadu ile se olopa jodi mo pe arabirin ohun ina nigba ti arakunrin ohun to gun ni obe ni aya ti awon pa bi kan ni yara re won ni ki won to gbede ile iwosan emi ti jabo ni enu re ju gugu e lo awon mejeje na ni won tin be ni ahamo bayi daily post gan ni be ni ke ti lo sere oro mi losan tuni
0: bakan na lo mo sori ni apa bi kan ni ipinle bauchi loju weroyin punch ni bi ti won ti ni won ti sa agbe kan lasapa lori esun ti won fi kan pe oni aje be si ni mo fi eye enu re ti mo fi nda ara ti ko sun won lawujo ile se olopa e ka ti ipinle bauchi ti je ko di mo pe won ti fi sikun fi mu awon gende okunrin merin o lori esun pe won gbemi lenu agbe kan eni odun 55 toriko re nje Garuba Abdullahi lori esun ti won fi kan pe o fa aisan si enikan to korenje Sawaida Dahiru lara lojo Wednesday ijeta ini eni to je alukole solopa e ka tipinle bauchi toruko re nje SP Nafiu Habibu ti o fi oro yi lede ninu asjade kan o je ko di mimo pe awon afurasi ohun ina oruko won je Shitu Dahiru eni odun 25 Magaji Dahiru eni odun meji leni ogoji 42 Sabiu Awalu eni ogun odun ati Aba Abdulzaha eni odun 19 ni ogun won ni awon afurasi yi na ni won se akolu si arakunrin yo eyun Garuba Abdullahi ni ose ta wa yi ti won si nfi esun kan pe ohun gan ina ni o mu ki se Sawaida yi Sawaida Dahiru ki o mo wa ni ori akete aisan won yin latari bi won ti se akolu si won gun shakashaka be si ni won tun sa lasapa won ni nigbati awon eyan yo mo fi du de ile iwosan ijoba tin be ni agbegbe ohun ina ni obata teru nipa won ni won ti fi si kun fi mu awon afurasi mererin won tin be lakata awon lopa bayi punch ni won ko si ni be gan letika losan toni
1: ile se olopa eka ti ipinle oyo na ni won ti fi owo ofin mu awon afurasí meji miran leyi ti won wa odaran nibi ototo ilese olopa eka ti pinle oyo won jodi mo pe okan lara won ona ni o jeran suku si lara omo odun meta to si je pe enikeji ona ni won se awari re nibi to tin se afowora awon okun ina lorisirisi ninu atejade leyi ti eni to je alukoro ilese olopa ni pinle ohun olayinka ayonlade flede ojodi mo pe arakunrin kan eni odun meta dini ogun ona ni o jabale omo odun meta leyi ti eyin oni agbegbe saki ni oke ogun won ni omobirin ohun ona ni nigba ti won se iwadi lori re ti won gbe de ile iwosan ina ni won ri pe arakunrin ohun gogon ni o sose lara omo won ni sugbon itin be nibi ti tin gba itoju lowo bayi ayonlade ba kan na lojodi mo pe owo seku ofi tute arakunrin kan eni odun mokan le ni ogun nibi to tin se afowora ninu ile kan leyi ti won ti ko tan eyin oni agbegbe ogbomoso to bere si ni ko awon waya ina leyi tin be ninu re to kokunu sakasaka bambam le so lopa jodi mo pe ni kete ti awon tin be ni agbegbe ohun ti won ta le so lopa lolobo ina ni won ko jawa sibe eyun ni ojo kokan le ni ogun osu ti a wa ye won ni bi won ti kefin re baye ti won mu ina ni won pe eni ti o ni le ohun won ni nigba ti eni ti o ni le mo de ti o ma se akale ye gogan ti gogbo awon waya ina ti o ku ohun je won ni gogbo re ina ni o je 2,692,000 ile so lopa jodi mo pe afurasi ohun itin be ni ahamo won bayi ti won yo si ri pe ijiya toto ni won fi je daily post gan nibe ni mo ti mu wa fun yin
0: lati ipinle jigawa loju weroyin punchi isele kan sele leyi ti o bani lokan je won ni eyan merin na ni o ti teri sinu odo ti won ti dero run latari bi oko ojo mi leyi ti won gun ni ori omi ohun ti danu ni ijoba ibile dutse ni ipinle jigawa lana ojo thursday ina ni iroyin mo jade o lati owo eni to je agbẹnusọ fun ile ise esu abarin labo NSDC yun Badruddin Tijani pe ni ijeta ojo ketale ni ogun osu ta wa yi ni kan bi ago merin role na ni isele kan mo sele nigbati oko oju omi leyi tin ko eyan mejo lati abule kwadige lo si chai chai si oja sabuwa labegbe ohun ti oko oju omi ohun ti o si dojude won ni lara awon eyan mejo tin be ni inu oko oju omi ohun won lawon agbe tin se ni agbe omi na won dola eyan merin sugbon eyan merin to ku won o le won o rula won padanu emi won won si foko awon eni ohun lede o won ni Hazia Mohasu eni odun metala Hawa Lawan eni odun metala Fatima Lawan eni odun mejila ati Dausia Lawan eni odun metala won ni won ti file bu won lasire sugbon nigbati eni to je oga gba ajo NSDC ni ipinle ohun yun sisi Mohammed Ngawa yo mo soro o ni ohun ba awon molebi awon eni na kedun o ati pelu pe won kefin pe o se ko je pe ijile na ni ode nigbati oko oju omi ohun tin rin ajo to mu ki odojude labadi leyi to sokunfa bi awon mo kekeke merin ti won se padanu emi won nipinle Jigawa keledu amogba wa punch letter ni be gan mo ti mo wa fun yin
1: awon iko esu abo vigilante meji na ni royin tin fi demule pe awon afurasi agbesumomi ti demi won legbodo ni abule yelwa ni ijoba ibile bakinladi eyun ni ipinle plateau isele na ni o sele indede ago mewa koja iseju mewa koja ago mesan sale yun ni ale ojo ojoru gege bi eni to mo kukudu nipa oro eto abo ni ti se so di mimo eni ti se zagazola makama ojo di mo pe iko omo ologun ni kete ti won gbo ina ni won koja lo si agbegbe ohun ti won si bere si ni sina ibon bule won ni sugbon nigba ton ma fi debe won ba awon oku vigilante meji on nile ti emi ti jade kuro ni ara won pelu apa ni orisirisi lara awon eni ona ni won poruko won ni Philibus Machibi, eni adota odun, ati Pam Alamba, eni ogota odun, wani bobo igbinyo ju won, lati ripe owo te awan gbismo mito shoshe on, wani pabo lo jasi, shubon ili ikomo logun, agbibon wajo di mokwe, awan ti ko bobo awan ikon won si agbibon non, lati mashe amujuto agbibon, kirufe inkobe mabatu shele mbe mo, ewo ilo nyokpo si benada, deli po sigon nibe, ni mutimu wafun yin.
0: Ikmile jigawa nan, ni mutun wabaye, lo juweroni lẹyin punch kan na ni mo ti mu wa nibi ti won ti ni owo ile iso lopa lo ti te awon alokolon kigbe ti won mo ja okada gba lowo eyan be si ni won ti gbe mi enu awon eyan ti nto bi mesan ni ipinle ejigawa ohun ile iso lopa ni ipinle ejigawa ti fi jile mule pe won ti fi sikun fi mu awon iko eleni merin kan lawon ike eleni marun lawon ti won ti jingu inu pe ka mo se be mo gbe okada olokada ki won si ma ji awon dukia elomi won ni koda won ti gbe mi lenu eyan mesan be si ni won ti ji okada to nle ni ogbon eni to je agbenuso ile ise olopa ni ipinle ejigawa ohun sisu adam na ni o fi oro yi mule nilu dutse fa won akoroyin o je ko di mo pe awon iko eleni marun yi na ni won mo ja okada gba lowo awon ti won wa okada lo be si ni won lowo ninu awon iwa epa mi kaakiri ipinle kaduna ipinle kano ati ipinle ejigawa won ni eleyi ti o sokunfa bi won ti fi sikun ofin mu won ini bi okan lara awon iko eleni marun ohun ti se be se akolu si olokada kan ni agbegbe aujara nijoba ibile jahun ni ipinle ohun won latari eyi pelu ibasepo ajo fijilante ati awon ajo eso alabo mi won ni won gbe igbese lati topipin awon afrasi ohun won ni owo si te okan lara won eyi towo te ina ni banka boroboro pe lagbaja nbembe tabedun nbembe o won ni nigbati won si mo ka won ni mini meji won ni won tin to marun ati pelu pe won ka esun ohun si won lese lokun ojo kan won ni awon eni na bayi ni won tin be lakata awon agbofinro nipinle ejigawa punch ni won ko si nibe gan leti seyi re losan toni
1: lati nu iwe iroyin daily post ile ise olopa eka ti ipinle eko to nti ajo tin boju to eto abo oju popo ina ni won tin fi de mule pe oko akoyoyo kan leyi to ko yanrin ona ni o ti se akolu si olokada kan to si je pe emi jade lara olokada ohun eni to je akowe fun ajo lasma iyun ni ilu eko eni tin se olufemi oke osoyin tolu lo so di mimo ninu ate jade ni ana gege bi oke osoyin Tolu ti so oni isele ohun lo sele dede ago meta osan nibi ti oko akoyoyo kan ti o ti so ijanu renu to si lo se akolu si okada leyi tin lo ni iwaju re ajo na wajodi mo pe nibi o ti se akolu si okada ohun ina ni o teri to si je pe ati okada o ati eni to gbe seyan okada won ni awon mejeji ina ni won padanu emi won won wajodi mo bayi pe oku awon eni ohun ina ni won ti gbe fun awon molebi won ti won si jori pe iwadi nlo lowo lori isele ohun ewo iroyin po sibe dada daily post gan nibe ni mo ti mu wa fun yin
0: ko to di pe a se oju opole fun omo nigeria loju iroyin punch won ni ijoba ipinle kwara ti dola awon omo kekeke ogbon ni ile ise kan leyi ti nri si awon omo alai lobi ati awon omo alai ni iranwo ni ipinle kwara ni ilu Ilorin won ni ke mo wo won ni le ise yi tin je iranlowo oluwa orphanage home ina ni ko gba ohun te ijoba o ati pelu pe o tin se ise lati nkan bi igba die seyin won lawon omo ti won ri lakata ile ise yi ina ni ojo ri won be laarin odun meji si odun meedogun won ni lana ojo Thursday ina ni ajo ti moju to idagbasoke awujo ni ipinle ohun ti o ti ri si bi won ti dola awon omo na ninu asijade kan lati owo akowe ile ise ohun Rashidat dunke ini ijoba ti je ko di mo pe awon omo na bayi ni won tin be labe abojuto ijoba lati le dabobo won be si ni ki won se ike sege won ni bo ti to ati bo ti e punching letika eyi to ku ninu iroyin ohun losan toni ki a si oju opole lati gbo irongba awon ara le 0055511110 tabi 0706677182 hello e ka so
2: daro
0: eseun
2: e ma ni wa le lagbo olohun
0: eseun
2: to be lo gbe lati da gbo labe gbanu
0: gbo
2: yin o lagba ni buru aye en te da won da wa to ma se ya kon da da ko ti gba ti gbe ti mo ki se je olohun kan lo ko yan ojo e wa wo lokada to gbe yan se ni so lokada wa tan to gbe se ni e wa ri ba e gbo ro wo lo fun apo fun awon family yen ba lati ko ti yan mo ra be ah
0: Hello.
3: Hello. gbogbo àwọn afúrẹyẹ wọn kan ra máa sáré lójú pópó ìrìnàjò tí ìyàn rìn nǹkan tí tó jìnà jù fún ìyàn láti lọ àti pé ọkọ̀ tó ń gbó sí sọ́sọ́nà ó yẹ kó máa yẹ ẹ́ wò lójú gbogbo ìgbà ìkejì ni pé mo bá àwọn láti ọkọ̀ ojú omi náà tó dàda inú omi náà tó pàdánù àwọn èèyàn wọn náà mo bá wọn kẹ́rin náà wálàdà àwọn oníṣòwò níjẹ fún ọlọ́sẹ̀ jíra yìí o ṣe ẹ̀ka dínà ìkẹta ni pé àwọn pípa àwọn èèyàn tó máa ń fi ipá bá àwọn kéékèèké nílé àjọṣepọ̀ wọn náà ìjọba mo gbẹ̀yìn ẹ fi òtútọ́ òtútọ́ ẹ máa fi jẹ wọn kó máa kó àwọn tó kù lọ́gbọ́n ẹ ṣe ẹ̀fẹ́ tòun orúkọ nílé ẹjìnà ọ̀mọ́
0: láti jọka ẹ
1: ṣeun ni fún ìdásí tiyín
0: ẹ ká san
4: ẹ kú ètò
0: ẹ ṣeun olúwa nítò
4: ọ̀gbẹ́ni kẹ́hìndé láti ìlú àkùrẹ́
1: àgbọ̀yìn
4: àwọn ọlọ́kadà wa náà ìkìlọ̀ náà ni a máa máa kìlọ̀ fún wọn wípé kọ́ máa rìn sí ibi ìbàjẹ́ tàbí aforú àti wípé àwọn olè ọjọ́ ọ̀kadàgbà ẹ̀yẹ káwọn ọlọ́pàá wa náà iṣẹ́ ó pọ̀ wọ́n àmọ́ ṣe iṣẹ́ náà tó ń lọ lórí déédé bí béèrè ni ẹ kú ètò.
0: Ẹ ṣeun fún ìdásí tiyín 0805551111 tàbí 0706677182. Ẹ ṣeun ẹ káàsán o.
2: Mr. Tayo láti ọ̀rọ̀.
0: Agbọ̀yìn sá.
2: Ẹ jọ débi bá pààyàn ṣé èèyàn máa jẹ ọṣẹ ni. Ó lọ jí wíìgì mẹ́rin ní Fàṣàwé.
0: Méjì ló jí o.
2: Méjì wíìgì méjì. Tí wọn bá rí wíìgì fi ṣe ohun wọn ṣe di àdìmọ́lẹ̀. Àbí kó lọlé bàbà kan gé wọn. Tí agbára kákàlì yọ fi fi wíìgì ṣe sẹ́hun ni. Ó yẹ kankan ọlọ́gbọ́n bọ̀kí ìṣàdú ọkàn ní ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ní Fàṣàwé yẹn. Ẹlẹ́ẹ̀kejì ti jìgá wá. Ẹ jọ ẹ̀yin tẹ́ ẹ̀ ń wa flyboat àsìkò òjò láwa ẹ̀. Life jacket kìíní ó yẹ kẹ́ máa wọ̀ náà o. Ní nọ́ọ̀tì yẹn kìí ṣe ojoojúmọ́ ni ó sọ pé ìjì ó ń jà wọ́n tó dẹ̀ ń gbé lọ. Ó yẹ kó máa wọ life jacket fún àwọn ọmọ yẹn. Àbíyámọ́ kó ọ̀rọ̀ ọmọ ọmọ mẹ́rin kò rọrùn o. Ọmọ kékèké dẹ̀ dà àwọn mẹ́rin ẹ máa fún àwọn tó ń ṣiṣẹ́ privately ní life jacket lágbà ọlọ́run ọlọ́run á tu ìdílé yẹn á tù wọ́n nínú. Ẹlẹ́ẹ̀kẹta náà èèyàn tó ṣe ẹgẹdẹ fìhìn fún ọmọ ọdún mẹ́ta. Kí ló dé ọmọ ọdún mẹ́ta bóbi ti tọ́ tó yìí. Ẹ jẹ́ kó ló máa lo gbogbo ìgbésí ayé ẹ̀ lẹ́wọ̀n títí tí ìjọba fi dé. Call the castrate and life. Ọ̀rọ̀ tèmi ò gbé ẹ lọ.
0: O da ẹ ṣeun last caller lórí ètò yìí ẹ
5: káàsán. Kò ní rẹ̀yìn o ẹjọ́ ṣe ń gbọ́ mi
0: dá àwọn yìí
5: mọ́mí àná tí ló ń pè láti jọkà ẹjọ́ ilé ìsẹ́mi fẹ́ dá sí mi tàwọn ọmọ tó dà sómi yẹn kán jọ kán máa wò bọ́n ṣe máa máa wakọ̀ yẹn kán máa kọ́kọ́ yẹ̀ wò dáadáa àníbọ́jọ́ ọlọ́jọ́ lọ ọlọ́run àdẹ̀ tún ilé wọn nú àtàwọn tó ń jí tó ń mú ọmọ ọlọ́mọ tó ń ṣe ní ìṣekúṣe náà bẹ́ẹ̀ kan ti máa tẹ̀ wọ́n lọ́dọ̀ ti pẹ́ ta ti ń sọ. Ọlọ́run ala Nàìjíríà wa ìkọjá iṣẹ́ gan.
0: Ẹ ṣeun fún ìdásí tìyẹn dákẹ́ mọ́bìnú àní láǹfààní láti gbé ìpè kankan mọ́ lórí ètò yìí fún ti ọ̀sẹ̀ yìí ó tún di ọjọ́ ajé nígbà tí a mọ̀ pàdé lórí akọ̀tún ètò kàyéfì ńlá àwa láàmú wa ẹ̀yin láàmú bá etí tẹ́ ẹ̀ fi ń gbọ́ wa kò ní di ojú tẹ́ ẹ̀ fi ń wà lójú òpó facebook yín kò ní fọ́ àjọṣe wa kò ní bàjẹ́ olúwa rẹ̀mí lẹ́kún ìdòwò lórúkọ tèmi ọ̀rẹ́bìnrin ọmọkan bá bí ẹgbà gbèjọmọ sọ pé ìrìn àjò wa tún di ọ̀sẹ̀ tí ń bọ̀ ó dàbọ̀.
1: Èmi ọmọ yín olólùfẹ́ yín àyòyìn ọ̀rẹ́ yín àbúrò yín blessing àrókè ló ní ó dàbọ̀ ó tún dìgbà kan náà.

0: rédíò tó ń gbò táyé ń gbọ́. Ṣé ẹ rí bó ṣe ń já lóló tó rinlẹ̀ tó gbàgbóró kankan? Tewé tàgbà ó yá, ẹ jẹ́ ká jọ gló papọ̀. Ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ ń làwọn tẹ̀lé níbi ká ṣètò tó mọ́gbọ́n wá. Ìròyìn tó jálé jáko lórí Glo FM lẹ́ ti gbọ́.
1: Ìkéde àti ìpolówó ọjà tó lè mọ́jà yín tà ní kíákíá pẹ̀lú eré ìdárayá ló mú kí iléeṣẹ́ Glo FM ó ṣàrà ọ̀tọ̀.
0: Glo 99.1 FM tó ń bẹ ní jàpọ̀ àkúrẹ́. Gbogbo aráyé ló ń gbọ́, tẹ̀gàn ló kù.

0: ẹkásán ìròyìn káàkiri ilẹ̀ wa la mú tọ̀yìn wá láti ìkànnì glo 99.1 fm ìjàpọ̀ estate àkúrẹ́ adébọ̀wálé ọ̀la ṣe ní lóníròyìn. Komisanna fẹ́tọ̀ ẹ̀kọ́ àti ìlanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ Anambra Law mẹ́fọ̀ ni ìtọ́ka sí àwọn àṣeyọrí Peter Obi lásìkò tó jẹ gómìnà pẹ̀lú àlàyé pé ọ̀fin tuntun lórí àkọsílẹ̀ ètò ìnáwó lásìkò ìjọba rẹ̀ kìí ṣe láti yẹpẹrẹ àwọn àṣeyọrí tó ní tàbí ṣe ìpalára sí ìlépa rẹ̀ láti di ààrẹ. Ó sọ pé èròǹgbà ìjọba ni láti tàn mọ́lẹ̀ sí àwọn àkọsílẹ̀ ètò ìnáwó nípa títako ọ̀rọ̀ tí Obi sọ wípé òun ò fi gbèsè sílẹ̀ sọ́run ìjọba ìpínlẹ̀ Anambra lẹ́yìn tó kó ńpò ẹ̀wẹ̀ ìjọba ìpínlẹ̀ Anambra ni ó ti yọ̀ǹda àwọn àkọsílẹ̀ tuntun lẹ́yìn tí wọ́n sọ pé ó jẹ́ abala kejì sísan àwọn àjẹlẹ̀ owó àwọn òṣìṣẹ́fẹ̀yìntì àtàwọn òṣìṣẹ́ mìíràn tó ń lọ sí 350 mílíọ̀nù náírà ó lé mẹ́ta. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ló ti ṣe àtìlẹ́yìn fún yíyọ owó ìrànwọ́ epo pẹ̀lú àlàyé pé ìdápadà rẹ̀ ni ó ṣe àkóbá fún ìdàgbàsókè Nàìjíríà. Otti sọ ìdí mọ̀ lásìkò tí ń mẹ́nuba ipa tí yíyọ owó ìrànwọ́ epo ní lórí ọrọ̀ ajé àti àfojúsùn rẹ̀ nípa ọjọ́ ọ̀la ètò ọ̀hún. Gómìnà sọ pé òun ò faramọ́ sísan owó ìrànwọ́ lórí epo tí àwọn ènìyàn ń lò pẹ̀lú ìwòye pé ìrànlọ́wọ́ ìjọba ní yẹ kó wà fún ìpele ìpèsè epo rọ̀bì. Ní báyìí ìjọba ìpínlẹ̀ Cross River ti bẹ̀rẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ epo àti afẹ́fẹ́ gáàsì fáwọn ọ̀dọ́ tí kò dín ní 2,000 ní ìpínlẹ̀ ọ̀hún. Ètò náà tí wọ́n gbé kalẹ̀ fún ìrólágbára àwọn ọ̀dọ́ ni wọ́n ti fún àwọn olùkópa ní Sabuké lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ náà. Gómìnà Basiotu lẹ́ni tí abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà ṣojú fún yan Alvert Ayanbem sọ pé ètò náà ni ó la ojú àwọn ọ̀dọ́ sí iṣẹ́ ọwọ́ àti àwọn àǹfààní tó sodo sí ẹ̀ka epo àti afẹ́fẹ́ gáàsì. Ìròyìn ti jẹ́ kó dimọ̀ pé gómìnà Usman Ododo ti ìpínlẹ̀ Kogi ló ti taari òjìlélẹ́gbẹ̀ta ó lé mẹ́jọ mílíọ̀nù náírà fún sísan owó ìrànwọ́ ètò ẹ̀kọ́ fáwọn akẹ́kọ̀ọ́ tó lé díẹ̀ ní 100,000 fáwọn akẹ́kọ̀ọ́ tí ó jẹ́ ti ìpínlẹ̀ Kogi tó wà láwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí lábẹ́ ètò ìrànwọ́ fáwọn akẹ́kọ̀ọ́ lásìkò tó ń ṣe aṣọ lójú ọ̀rọ̀ yìí níbi ètò kan. Alága iléeṣẹ́ tó ń bójútó ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ní ìpínlẹ̀ Kogi Afolabi Joseph Raji sọ pé ìjọba Ododo ni ó ti sọ owó ìrànwọ́ ètò ẹ̀kọ́ jí padà pẹ̀lú àlàyé pé ọdún 2019 ni ìjọba ti san kẹ́yìn fáwọn akẹ́kọ̀ọ́. Alákòóso iléeṣẹ́ fẹ́tọ̀ ẹ̀kọ́ Wemi Jones lẹ́ni tó ṣojú fún gómìnà Kansara sáwọn adarí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ fún sùúrù tí wọ́n ní pẹ̀lú àlàyé pé yíya ìdá 30% sọ́tọ̀ fẹ́tọ̀ ẹ̀kọ́ nínú ètò ìṣúná ni ó jẹ́ àfihàn ìkọ́bíara tó yáyì sí ètò ẹ̀kọ́ lábẹ́ ìṣèjọba gómìnà Usman Ododo. Ìròyìn ti jẹ́ kó dimọ̀ pé ìfẹ̀hónúhàn ni ó wáyé ní ìlú Port Harcourt tí ṣe olú ìlú ìpínlẹ̀ Rivers lánàá níbi tí àwọn ìlú tó lé ní 100 tí wọ́n ti ń rí epo rọ̀bì àti àwọn ìdílé ti ṣe ìfẹ̀hónúhàn tako àìsàn àwọn àjẹlẹ̀ owó tó tọ́ sí wọn. Àwọn ìlú tó ń ṣe ìfẹ̀hónúhàn láti àwọn ìpínlẹ̀ mẹ́fà ní agbègbè Niger Delta ló yabo iléeṣẹ́ Renaissance Africa Energy Company Limited tó wà ní Port Harcourt tí wọ́n sì ń pè fún sísan 3.7 billion náírà owó ilẹ̀ tí wọ́n jẹ. Àwọn olùfẹ̀hónúhàn náà sọ pé owó náà ni ó jẹ́ owó ilẹ̀ tí iléeṣẹ́ tó ń ṣiṣẹ́ ní agbègbè náà tẹ́lẹ̀ rí jẹ láàrin ọdún 2013 sí ọdún 2023. Ní báyìí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà ló ti ké gbàjarè lórí ìpalára àti ewu àṣìlò oògùn tó ń ti egbòogi olóró láàrin àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Yobe tó ń ti àlàyé nípa àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ láti dẹ́kun àṣìlò oògùn àti ìpalára lílo egbòogi olóró. Adarí àṣàyàn ikọ̀ ọmọ ológun Hadinkai Edet Fiong ni ó léwájú ikọ̀ ìpolongo náà fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama àwọn obìnrin tó wà ní Damaturu. Lásìkò tó ń gba ẹnu ọ̀gá àgbà yányá níléeṣẹ́ ọmọ ológun sọ̀rọ̀, Wahidi Shaibu Fiong ṣe àpèjúwe àṣìlò oògùn gẹ́gẹ́ bí ewu ńlá sí ìlera àti ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́. lakotan oludije sipo are ninu egbe oselu Nigerian Democratic Congress NDC Peter Obi ti jeje wipe isijoba re yo ma so awon eniyan to ba yi abajode si dibo sewon obi ni o jeje yi lasiko to ndahun ibere nibi iforowero kan pelu itoka pe iji ase yi ni yo fese mule kuda ti o ba je wipe eniyan kan sosho lo dibo o menu ba afuju si re lori iwa otito ninu eto idibo ati isijoba warawa ni ipalemo fun eto idibo 2027 pelu ileri wipe ko si egbe osilu ti won ma dun koko mo labe isijoba re iroyin kaakiri ile wa fun tosan toni lati Kani Glow 99.1 FM ijapwe state akure koni joba ile ayo bami eni ti lo lolutu iroyin adebowale ola se ni lo fi to yin leti e seun te te ti gbo e ka san
1: orisirisi ninu eyo kan to tun tawon yo radio awara wa ni jo

0: kiddies, guess what? Your favorite children's radio show is back.
1: Go Kiddies is back bigger, brighter and more exciting. Get ready to learn, laugh, play games, hear amazing stories, answer fun questions and discover beautiful life values every single week.
0: Wow! What time is Go Kiddies?
1: Catch Go Kiddies live every Saturday from 4 p.m. to 5 p.m. One full hour of fun, learning, music, games, stories and exciting callings just for you.
0: And it's hosted by our favorite auntie on radio.
1: Auntie Rachel! Tell your friends, tell your classmates, tell your brothers and sisters, don't miss Glow Kiddies every Saturday from 4 p.m. to 5 p.m. Where children learn, laugh, grow, and shine. Glow Kiddies, keep glowing.
2: Iron bars will bend and break, bend and break, bend and break. Iron bars.
3: Tutu arere o
4: je mo pe iriri aye kan o pa ni
3: opo lo ma mu ko ni
4: be mo sore ko gbe mi lowo ikakan ninu ni
3: eni ija o si de ba ni para ale re lokunrin awujo lore nle tututu to le bi osu
4: yo si ma waye lagun meje irole
3: 7 p.m.
4: gbogbojo Saturday
3: pelu lolufe yin
4: omo ba Sunday o ye di
3: ran Sunday igbowo oro
4: igbowo ede
3: papa jeje ti o feran ejo lori ikan ni
4: awujo lore
3: bi tawon eniyan le ti ma ke gba mi gba
4: lori awon ilakoja won
3: ya o si jo ti ri woye wa ojutu si awon ipenija na
4: gbo eni to ba si fe wa sori eto yi
3: won ti gbodo wa laye ka Glow FM saaju
4: eto to gbera so
3: eyi pelu eri to daju nipa iranlowo ti enilo
4: se enilo iranlowo ni
3: bi iwo na fe darapo mu awujo awon eniyan anu to nro ni lowo
4: pe sori
3: 090 324 698 43 090 324 698 43
4: awujo lore di osupa to lekente
3: e tu gba yiyewo
5: Odideo etoke etokan ti ba fe fe dore oya dado luwatu ya sa sategun oya ti sategun oya surugudu surugudu o de wo ninu le lori etokan ti a pe ni iriri oni bara customers experience ni gbogbo ojo isimi Sunday be lati agogo meta si ago meta abo 3 to 3:30 p.m. iwonta ni iwora ni tabi onise owo ni o ati agbasese ati be lo ni o bawo ni iriri yi pelu oni bara yin abala akoko lori eto yi ona la pe ni iriri oni bara nibi ti a ti ma yanan na oro ibasepo laarin awon oni bara meji abala keji lori eto ilape ni ide oye ko ribe nibi te o ti ma pe kelu tesi ma dashi eto atoko eto na dada oluwatuyi ak kikiyun omo ijoba orun fun ipolowo oja epesi 081 30 55 63 81 eto iriri onibara to se customer experience e ma salai gbo ni gbogbo ojo Sunday 3 pm to 3:30 pm ago meta si ago meta abo lo ma waye ki ose yi e ma salai gbo o lori Glow FM 99.1 FM ni ilu Akure ni Igapu ibe lo ti ma waye e o ta atajere ami ni ke ja
6: Oru ologo Ètò tí wọ́n ṣàgbékalẹ̀ fáwọn ọmọ lẹ́yìn Kristi. Ètò tó nímí sí ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ Ọlọ́run tó tún jẹ́ kí gbàgbọ́ ẹni àti ìrètí ẹni kí ó fẹsẹ̀ rinlẹ̀. Èdìdì má jẹ̀mọ́ láàrin ọmọ lẹ́yìn Kristi. Abala àkọ́kọ́ ni fìyìn folúwa. Òun ni àtìyìn. La fi lè rí nǹkan gbà látọ̀run wá. A tún máa láǹfààní láti lè máa jẹ́rìí ságbára Ọlọ́run. Ọ̀rọ̀ láti inú ìwé mímọ́ ni ó tẹ̀lé tó jábalẹ̀ lẹ́ẹ̀kejì. Ètò yìí tún wà fáwọn ìránṣẹ́ Ọlọ́run láti lè wá dá gbogbo ayé lójú lówó ẹ̀kọ́ ọ̀rọ̀ láti inú Bíbélì wá. Abalẹ̀ lẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ yànjú nípa àwọn onígbàgbọ́ lára ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tọ́pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ tí a ń kojú. Abalẹ̀ lẹ́ẹ̀kẹrin ni ìrìn àjò nínú ìrere. Àwọn gbajúgbajà ajínrere lè máa láǹfààní láti bá pàdé. Òwúrọ̀ ológo ní èdìdí májẹ̀mú láti lè bá Jésù jọba. Àǹfààní bẹ fún yín onílé iṣẹ́ ńláńlá àtòníṣòwò kékèké. Gbogbo ilé ìjọsìn tí wọ́n bá fẹ́ ṣe sọjí àti àjọ̀dún. Ètò yìí ni ó mọ wáyé ní gbogbo ọjọ́ ìsinmi ọjọ́ Sunday láti aago 2:00 àárọ̀ sí aago 9:00 àárọ̀ nìkọ́ni Glow 99.1 FM. Kíkí owó ọlálẹ́yẹ ni ó mọ tukọ̀ ètò ọ̀hún. Ẹ lè mọ pè sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 0706427708.

Eshe, ten gbo wa. E kun re iroyin ni yi. Igba keje are Kashim Shettima so pe owo goboyi tawon lede to se ndide lebo. Bi Nigeria fin san gbese lo nse idiwo idagbasoke nipa idoko si awon eka bi eto eko, eto ilera ati ohun amayederun. Shettima so yi di mo lasiko ti o menuba oro apileko are Bola Tinubu nibi ipade elekokan le ni 80 ti ajo isokan agbaye tun waye ni lu New York nibi o ti salaye pe aisi ani to wo ni o nse idiwo fun idagbasoke o je ko dimo pe pupo ninu awon orilede tun didi lebo ni won na idatupoju ninu owo tin wole lati san gbese yato si didoko si awon to se pataki lawujo awuye wuye miran lo tun ti pada jeyo bayi nipa awon to fi ase sita ni ile ise abware ni labolu NSCDC ni ipinle delta le to yori si iku awon awa kusa meta din logoji to wa ni atimole leyin ti abo iwadi kan fi esun kan pe awon asayan osise NSCDC to ngbogun ti wa kusa lona aito ni won deye si lasiko ti won fi panpe ofin mu awon awa kusa na ni ojo kedogun ati ojo kerindini ogun osu kesan iroyin lati le ise NSCDC toka pe awon ose NSCDC ti won o si ni eka igbogun ti wa kusa lona aito ni won fi panpe ofin mu awon afurasi na ni agbegbe wuchichi ati lukoto ni ipinle Niger ewe ijoba apapo ni o ti pase ilorokun le fun awon fun adari ile ise NSCDC ni ipinle Niger iyun subiru anivie ati awon osise ogun miran nibi iwadi se nte waju nipa iku awon awakusa on alabojuto ijo the Redeemed Christian Church of God RCCG lagbaye ina okadeboye loyi te ogba awon mo Nigeria ti won dare pada lati ori the South Africa labe eto ti labe eto leti lejo se on se agbekale re adebayo ninu adeboye ninu atejade loju opo karujara loni so pe awon mo Nigeria marun de la dofa ni won dare pada lalafia lati ori the South Africa pelu ope si olorun fun dare pada layo awon mo Nigeria ojo olorun na so pe ijo na yute waju lati ma gbadura fun ipada layo awon tuku nibi ijoba tin te waju awon eto to ye lati ko awon mo Nigeria tuku pada si orile de Nigeria gomina ipinle osun ademola adeleke ni o ti soro gbe alekun odun meji ti won se sisa adari agbe ile eko ga fasiti ti ipinle osun eyin ni osun clement adebo oye gomina adeleke toka pe idagbasoke ile eko ohun to fi mo igba igbadun awon osise ati idurore eto eko labe idari adebo oye ni o je eredi isunsiwaju sa adebo oye adeleke leni ti igbakeji gomina kola adewusi soju fun so idi mo lásìkò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ uni ọ̀sun ẹlẹ́ẹ̀kẹrìndínlógún irú rẹ̀ tó wáyé lọ́gba ilé ẹ̀kọ́ náà tó wà nílùú ọ̀ṣọ́gbó ti ṣolú ìlú ìpínlẹ̀ ọ̀sun gómìnà fikùn pé ìpinnu rẹ̀ láti ṣe àlékún sa àdébò oyè ni láti mú ìdúró èdè bá ìtẹ̀síwájú ètò ẹ̀kọ́ tó péye pẹ̀lú àfihàn pé àlékún sa náà ni ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹrin oṣù kínní ọdún 2027 iroyin ti je kodimo pe egbe awon osise NLC eka ti ipinle delta lo ti kede iyanselodi alaini gbendeke ni ipinle na latari ipapoda egbe keji adari eka eko girama unity adeda alaga egbe osise NLC goodluck ofobroko ni o kede iyanselodi ohun lasiko to n ba awon osise oba to n se ifeonu soro ni ile ise ijoba ti chike dozien ni ilu asaba àwọn tó súnmọ́ ìṣẹ̀lẹ̀ náà sọ pé àwọn òṣìṣẹ́ tó wà ní olú iléeṣẹ́ ìjọba ní asaba ni wọ́n fi kọ́kọ́rọ́ sí ilẹ̀kùn iléeṣẹ́ náà lẹ́yìn ìpapòdà àdédà òṣìṣẹ́ ọba tó gbẹ̀mímì náà ní ìròyìn jẹ́bọ̀ pé àwọn jàǹdùkú so mọ́lẹ̀ tí wọ́n sì náà títí tí ó fi gbẹ̀mímì pẹ̀lú bí wọ́n ti ṣe fi ẹ̀sùn kan kọmíṣánná fẹ̀tọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ girama kingsley achibogo gẹ́gẹ́ bíi pé òun gan lè kọ ẹ̀dá tó wà nídìí ọ̀rọ̀ ọ̀hún gómìnà ìpínlẹ̀ akwa ibom umo ena ló ti pàṣẹ fún agbaṣẹ́ṣe kan láti ṣe àtúnyẹ̀wò àwọn ojútùú agbára àti ṣíṣe àgbékalẹ̀ ìlànà ètò láti dẹ́kun ìṣẹ̀lẹ̀ omíyalé níbi wọn ti ń kígbàjáre lórí bí ó ti ṣe ṣe kí ìpínlẹ̀ náà nírèrè ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàdàgbàgbòrò ní pàápàá nílùú uyo ti ṣe olú ìlú ìpínlẹ̀ ọ̀hún
commissioner foro ayika insika kekuna lasiko tun si asoluju oro na ni nba nibi ti o tin ba awon iroyin soro nipa afojusun ijoba lati dekun isele omiyale ni ipinle ohun ni papa awon ilu nla commissioner so pe afofa awon eniyan nipa didi ojutu agbara ayipada oju ojo to fi mo imugboro awon ilu nla ni o tubo npakun oro omiyale ni ipinle na ton ti afikun pe won ma se ifilole igbimo amuseya lati dekun isele omiyale agbaragbagboro akojopo iroyin le ntete si lati kan glow 99.1 fm ijapo state akure e ma yi ko nbe iroyin te siwaju laipe

0: àti arábìnrin tó ń gbọ́ mi lálẹ́ yìí. Mo mú ìròyìn ayọ̀ kan tó wá ní orí ìpàdé kan ló fẹ́ ṣẹlẹ̀ ní ìlú Àkúrá láti ọjọ́ Sunday 27 oṣù tí a wà yìí èyí tí ṣe ọ̀túnla yìí ní aago 5 ìrọ̀lẹ́ ní ìpàdé yìí máa bẹ̀rẹ̀. Ẹ̀kọ́ lọ́dún ní ìpàdé àdúrà yìí tí a pè ní Gethsemane. Gbọ́ mi àyànfẹ́, kí ni kókó àkòrí ìpàdé yìí? Ẹgbẹ́ orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà. Àwọn ẹnu ọ̀nà ọjọ́ tó ti pẹ́, àwọn ẹnu ọ̀nà ìdílé, àwọn ẹnu ọ̀nà ìlú, àwọn oníbodè agbára tí wọ́n sọ pé òní rí kọjá. Àwọn lè ẹnu ọ̀nà ayérayé tí a gbé sílé ọmọ rẹ tó fi lóyún. Àwọn lẹ̀kùn ayé tó gbé sí ọ̀nà ìrìn àjò lọ sí ìlú ọba tí ó tì mọ́. Àwọn ọkùnrin alágbára ti ìdílé, àwọn ẹnu ọ̀nà ìdílé ti Ègún, àwọn ẹnu ọ̀nà ìdílé ẹ̀mí ìran, àwọn ẹnu ọ̀nà ìdílé ìwà abínibí, àwọn àìsàn tó ṣí ọyàn ẹnu ọ̀nà ni. Kò lè sí ògo fún Kristi bí a kò bá gbé ẹnu ọ̀nà náà sókè. Ó dẹ̀ lè gbé ẹnu ọ̀nà náà yìí sókè láì jẹ́ kó kún fún agbára. Àyànfẹ́ mo ń retí ọ nínú ìpàdé yìí o. Aago 5 ló máa bẹ̀rẹ̀ on the 27th títí dé on the 30th oṣù kẹsàn-án tí a wà nínú yìí. A máa bẹ̀rẹ̀ ní ọjọ́ Sunday ní aago 5 ìrọ̀lẹ́. A ó parí rẹ̀ sí ọjọ́ Wednesday. Ọjọ́ Wednesday yẹn yóò jẹ́ aago 9 àárọ̀ sí aago 12, ṣùgbọ́n ọjọ́ Sunday, Monday àti Tuesday yẹn yóò jẹ́ aago 5 ìrọ̀lẹ́. Àyànfẹ́ mo ń retí ẹ ní ìpàdé yìí o. Níbo ni ìpàdé yìí ò ti wáyé? Ìpàdé yìí ò wálé ní rédíò tí ó wà ní Ìjọ̀kà, iléeṣẹ́ rédíò tó wà ní Ìjọ̀kà ní Sunday bus stop. Ẹ̀yin iléeṣẹ́ rédíò yẹn gangan tí ó bá jẹ́ pé ẹ̀sẹ̀ ló fi ń bọ̀, ọ̀nà tó gba ti ẹ̀gbẹ́ fẹ́ẹ̀sì iléeṣẹ́ rédíò yẹn ṣàgbà ti ọ̀nà yẹn ṣọ́ọ̀ṣì ló máa já sí. Tẹ́gùn gbé mọ́tò bọ̀ ni gbẹ Sunday bus stop wọlé. Tó bá ti gbà bọ́ Sunday bus stop wọlé, fẹ́ẹ̀sì iléeṣẹ́ rédíò yẹn lẹ́yìn kọjá sí fẹ́ẹ̀sì yẹn, wà á ti rí ìjọ, wà á ti rí chọ́ọ̀chì wa. Ìpàdé yìí kì í ṣe ìjọ, ó jẹ́ ìpàdé onírú gbogbo èèyàn láti wá gbàdúrà. Ìwọ tí ayé ti pẹ́ lójú, ìwọ tí ayé dè, ìwọ tí ayé fìyà jẹ, ìwọ tó le tó bá, otító lọ́kọ òrọ́kọ ní, otító lọ ilé ọkọ òrílé ọkọ ní, otító bímọ láyé, o ti pé ogún ọdún nílé ọkọ òrọ́mọ bí, ayé ti yẹ̀yẹ́ rẹ, o ti gbìyànjú àti ilé ìlú ọba kò sọnà. Àìsàn pọ̀ lójú afi àìsàn dìé mọ́lẹ̀. Àyànfẹ́ Ọlọ́run retí rẹ nínú ìpàdé yìí. Ẹ jẹ́ ká jọ gbàdúà. Bí ẹnìkan bá wà tó lè gbàdúà, Ọlọ́run kan wà tó ń dáwàdúà. Orí iṣẹ́ ìyanu ojúkanojú, ìtúsílẹ̀ yóò fara hàn. Ẹ̀mí àwọn wòlíì yóò tú àwọn àṣírí ọjọ́ tó ti pẹ́. A ó yí àwọn ayé padà lójijì lọ́gán. Olúwa yóò bẹ ọ̀pọ̀ ìpìlẹ̀ wò. Olúwa yóò kọjá sí ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Gbogbo ayé ènìyàn, a ó yí àyànmọ́ rẹ padà. Ológo, ológo lẹ́kùn ẹnu ọ̀nà ayérayé ló ti ògo mọ́. Ṣùgbọ́n ní ọjọ́ tí a wí yìí, agbára Ọlọ́run aláàyè yóò gbé orí gbogbo lẹ́kùn sókè. A ó fún àwọn lẹ́kùn idẹ àti ọjà nílá lọ tútú ni Olúwa wí. Mo ń retí rẹ ní ìpàdé yìí o. Aago 9, aago 5 ìrọ̀lẹ́ la ó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday, Monday àti Tuesday. Ṣùgbọ́n lọ́jọ́ Wednesday, a ó ṣe é ní aago 9 àárọ̀ di aago 12. Mo ń bọ̀, ẹ jẹ́ ká yẹ sáré lọ sí òkè lọ́hùn ká tún gbọ́ ohun tó mu wá fún wa.
1: Nínú ìgbàdí rárá.
2: 2026. International Annual Prayer Conference. Tí ẹ̀mí Ọlọ́run máa ṣe fún ìránṣẹ́. Wòlíìgì ní ọ̀nà Adéṣídà. Àkórí ẹ̀, lift up your head. Ó yí igè. Ẹ̀mí orí yín súnkì ẹ̀yẹ́nu ọ̀rọ̀. Lọ́kọ̀jọ́ Sunday 27, Wednesday 30 September 2026. ọba yóò ti máa ṣe. Àwọn agbára múnisìnmí ní àjò ẹ̀mí. Tí ò jẹ́ ní àjò ògbó yálẹ̀ sẹ́rẹ́. Iná ṣe tó fẹ́ pé yín ní yàjẹ́ àjò gbàdúrà. Lábẹ́ ìpè olólùú yóò pọ̀rọ̀ sí ẹ̀ nínú ọ̀rọ̀ àtórí. Nígbà tí wòlíì àgbáyé ni. Prophet Gideon, Evangelist Tóyin Adéṣídà. Wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Ìṣe agbára ó máa ṣe. Látọjọ́ Sunday 27. Bí Tuesday 29 September. Aago márùn-ún ìrọ̀lẹ́ la ó máa pàdé. Ọjọ́ Wednesday 30 September. Aago mẹ́sàn-án òwúrọ̀ ni. Gbogbo ẹ̀ nínú ìjọ The Family Happy Land International Ministry. Directly behind Chris FM. Sunday Pastor. Ìjọ Kàkúrẹ́. Gbogbo ẹ̀ ní máa farahàn ló máa sọ testimony eléyìí lórúkọ Jésù.
0: Àbọ̀ lórúkọ Jésù lẹ́ẹ̀kan sí olùfẹ́ mo bẹ̀ ọ́ ní kíákíá mo fi ayé rẹ jáfara má gbàgbé wípé bí ẹnìkan bá wà tó lè gbàdúà ọlọ́run kan wà tó ń dá wà dúà Jésù àwọn àṣírí kan fún ọ lónìí kò mọ̀ àwọn ogun kan wà tó jẹ́ pé ipá ènìyàn kò lè ká ó nílò ìfàmìlóyàn tí ó ga ju ogun yẹn lọ bíbélì wípé. Ṣé ẹnìkan akọ lọ sílé lọ sí láti lọ kó ìkógun alágbára bí? Láàjọ kókó kó di alágbára náà kó tó lè kó ìkógun rẹ̀. Bíbélì wípé ó ní nígbà tí wọ́n bá di alágbára tán ni wọn yóò bọ́ àjàgà rẹ̀ ní ọrùn rẹ̀. Ó nílò ìfàmọ́yìn tí ó ga jùlọ láti lè mú kí àwọn ilẹ̀kùn ayérayé wọ̀nyí ó ṣí níwájú rẹ̀. Àyànfẹ́ mo bẹ̀ ọ́ múra agbáradì fún ọjọ́ náà. Gbaradi ọjọ́ Sunday ni ìpàdé yóò bẹ̀rẹ̀. Àpè ní Gestman 2026. Ìpàdé àdúrà ni ẹ̀kan lọ́dún ni ìpàgọ́ àdúrà ẹ̀kan lọ́dún ni ìpàdé yìí. Kíjà ní akúrí tí a pè ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Ẹ̀mí mọ́ ṣetán láti ṣe iṣẹ́ ní ọjọ́ tí à ń wí yìí. Ẹ̀mí mọ́ ṣetán láti rìnrìn agbára. Ẹ mọ̀ sí tó láti tú àwọn òǹdè sílẹ̀. Ẹ mọ̀ sí tó láti gba àwọn tí ayé ń pọ́n lójú kúrò lọ́wọ́ ìpọ́njú wọn. Ẹ mọ̀ sí tó láti mú aláìsàn láradá amúkú láradá. Wọ́n ń dìde láti fòfáyọ̀. Ìyanu ojúkọ́jú yóò farahàn. Adití yóò gbẹ́ràn. Afọ́jú yóò ríran. Àwọn tí ó ti lóyún ọjọ́ pípẹ́. Ọlọ́run yóò tú wọn sílẹ̀ ní ọjọ́ tí à ń wí yìí. Ó rí àrí ojúkọ́jú. Agbára Ọlọ́run yóò sọkalẹ̀ yóò tú àwọn èèyàn sílẹ̀ múra láti wá sí ìpàdé yìí ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà mo gbàgbọ́ pé tó bá wá wàá rí ìyanu gbà lọ́wọ́ Ọlọ́run ayérayé ẹ̀mí àwọn olè ní kí n sọ fún ọ wípé láti òní tó ti gbé ohun mi yìí òkè rẹ bó ṣe wù kó ga tó bí ó ti wù kí ogun ayé rẹ ga tó ní orúkọ Jésù ti Nasareti. Wọ́n di pẹ̀tẹ́lẹ̀ mo bá ní àṣẹ ní orúkọ Jésù àyànfẹ́ mọ́ gbàgbé on the 27 oṣù yìí tó jẹ́ ọ̀túnla Sunday yìí ní ìpàdé yìí yóò bẹ̀rẹ̀ ìpàdé àgọ́ àdúrà yìí ẹ̀kọ́ lọ́dún ló máa ń wáyé o má fi ọ̀rọ̀ ayé rẹ jáfara ní mọ́ gbàgbé iléeṣẹ́ rédíò tí ó wà ní ìjọ̀ka ní Sunday bus stop yẹ ni o. Ẹ̀yin ẹ̀ gangan ẹ̀yin iléeṣẹ́ rédíò yẹn gangan ní iléeṣẹ́ ìránṣẹ́ yìí wà The Family Happy Land International Ministry lórúkọ iṣẹ́ ìránṣẹ́ yìí wà kì í ṣe ìjọ ibi ìpàdé àdúà ní àjọ àdúà ńlá làǹgbà ńbẹ níbi tí ọlọ́run ti fi yanu ojúkojú hàn tó bá jẹ́ pé ẹsẹ̀ ló fi ń rìbọ̀ ṣé àrọ́rọ́ gbá fi ẹsẹ̀ gbá ibi tí fẹ́ẹ̀sì iléeṣẹ́ rédíò yẹn parí sí fi ẹsẹ̀ gbá jáde sí ẹ̀yìn tó bá ti já sẹ́yìn ibi tí ìpàdé yóò ti wáyé ló rí níbẹ̀ wà á ti rí bánà wa ní gbogbo ibẹ̀ ibẹ̀ ló máa já sí báyìí mọ́tò ló ń gbé bọ̀ Sunday bus stop ni kò gbà wọlé wà á ti rí bánà wa ní gbogbo ara òpó tẹ̀lé bánà yẹn tí wàá fi dé ẹ̀yìn fẹ́ẹ̀sì iléeṣẹ́ rédíò yẹn tó bá ti dé ẹ̀yìn fẹ́ẹ̀sì rédíò wà á ti rí ibi ìpàdé àdúà má gbàgbé o múra ọkàn rẹ dání ohun kan ni kò mú dání ìgbàgbọ́ tó yẹ kóró wípé èmi kò ní lọ láìrí olúwa torí ní ọjọ́ náà ìwà láàyè ọlọ́run yóò sọ̀kalẹ̀ orí ọ̀fẹ́ yóò wá agbára rẹ̀ tí kò ní ìdíwọ̀n yóò fi ara hàn a ó jẹ́ àwọn ọ̀dẹ̀ ọjọ́ pípẹ́ àwọn ogún ìpìlẹ̀ yóò pòórá egún ìran yóò di asán ní ọjọ́ náà kẹjọ dáhùtọ yóò tú àwọn èèyàn sílẹ̀ nítorí wípé jésù wà nítòsí àyànfẹ́ ẹ mọ́ gbàgbé múra fún ìpàdé yìí àti ẹ̀wọ́ pàdé jésù nínú ayé mi níbẹ̀ àti ìyàwó mi ìránṣẹ́ ọlọ́run ajíhìnrere olúwa tóyìn ó máa pàdé wọn níbẹ̀ àtàwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn tí ọlọ́run yóò máa lò má gbàgbọ́ nínú jésù nìkan gbàgbọ́ wípé àgbélébù lè gbé ogun rẹ mi ẹni tí ó kú lórí igi àgbélébù tí ó ṣẹ́gun ayé tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ tó ṣẹ́gun èṣù tó ṣẹ́gun ẹ̀rọ ní kí n sọ fún ẹ wípé ìtúsílẹ̀ rẹ dájú nínú ìpàdé Gethsemane 2026 bí ẹnìkan bá wà tí ó lè gbé àdúà ọlọ́run kan wà tó lè dáhùn àdúà àyànfẹ́ múra ọkùnrin má gbàgbé obìnrin má gbàgbé kí ló ń lé tọwọ́ rẹ ò tẹ o kọ́lé òrí lékọ́ ó ra lẹ̀bàkù gbogbo owó lákòjọ lọ́wọ́ rẹ òrí ọ̀nà àbáyọ o ti sáré káàkiri o ti gun orí òkè tí ó pọ̀ o ti gba àwẹ̀ síbẹ̀ ogun yóò ṣẹ́ jọ́ọ́ ogun yẹn nílò ìfàmúyàn tí ó ga jù lọ ni jẹ́ ká pàdé láti ọjọ́ sunday ọ̀túnla yìí aago 5 ìrọ̀lẹ́ ní ilé iṣẹ́ ìránṣẹ́ the family of Bela international ministry níbi tí Gethsemane 2026 yóò ti wáyé tí a pe àkórí rẹ̀ ní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà olúwa ṣetán láti ṣí àwọn lẹ́kùn dẹ̀ olúwa ṣetán láti kó fún agbára ìwọ yóò gbé agbára láti já àwọn ìdè wọ̀nyí fúnra rẹ nínú àdúà ní ìfàmúyàn ọlọ́run yóò bàlẹ́ ọ ògùn ọlọ́run yóò bọ̀ ọ àwọn lẹ́kùn yóò sì ṣí ní orúkọ olúwa ẹ̀yin ará mi nínú olúwa mo lè fi ọwọ́ ọlọ́run sọ̀yà wípé bí ó bá lè gbé ogun ayé èmi mi yóò gbé tirẹ̀ mi láì ní tàbí ṣùgbọ́n tàbí nínú jésù wà láàyè síbẹ̀ ọkùnrin kávárì ń bẹ láàyè síbẹ̀ olùgbàlà wà ń bẹ láàyè síbẹ̀ ẹni tí ó bá ìjì sọ̀rọ̀ tí ìjì gbá tirẹ̀ ń bẹ láàyè síbẹ̀ èmi ẹni tí ó gbé òkun níyà ń bẹ láàyè síbẹ̀ bíbélì wípé àwọn sọmọ ní eruku tó ẹsẹ rẹ akọ wípé ológun ní olúwa olúwa ní orúkọ rẹ mímọ ẹni tó gbé ayé sí ìka ọwọ rẹ akọ wípé ní ìsìtẹkọ ní orí ayé já ibi tó bá kọjú sí ibẹ ní ọnà ẹni tí akọ nípa tirẹ wípé ẹ lànà fẹ tí ń bọ ní agíjù nítorí pé já ní orúkọ rẹ olóró mi sí yín olóró mi níṣẹ sí ọ bọdá yẹn olúwa lọ́rọ̀ mi sí ọ àǹtí yẹn olúwa lọ́rọ̀ mi sí ọ bàbá yẹn olúwa lọ́rọ̀ mi sí ọ màmá yẹn olúwa lọ́rọ̀ mi sí ọ ìwọ màmá tí ọmọ ẹ òmùnú ẹdùn tí gbogbo ọmọ tó tinú rẹ jáde òṣàṣeyọrí tó bọ nínú jẹ pàdé mi nínú ìpàdé yìí olúwa ṣetán láti tú àwọn ọmọ rẹ sílẹ kó nínú ìdí ọjọ pípẹ olúwa ṣetán láti ra àwọn ọmọ wọnyí padà ìwọ àǹtí tí ò ń rù sákùnrin yẹn tí ò rí ilé ọkọ gbé tàbí tó rọmọ bí tàbí tọkùnrin ò tẹ dẹnìfẹ kọ tó sì ti tó láti lọ ilé ọkọ jẹ ká pàdé nínú ìpàdé yìí Gethsemane 2026 ẹ gbé orí sókè yẹn ní ọnà má gbàgbé ọjọ sunday ni yóò bẹrẹ ní aago 5 ìrọlẹ aago 5 ìrọlẹ la bẹrẹ ìpàdé yìí ní ọjọ sunday tí ṣe ọtúnla yìí a ó dẹ parí ẹ ní ọjọ wednesday ní àárọ ọjọ wednesday la ó parí ẹ ọjọ sunday monday àti tuesday yẹn aago 5 ìrọlẹ la ó máa pàdé ṣùgbọ́n ní ọjọ wednesday aago 9 àárọ la ó pàdé wò bí ó dá mi lójú wípé torí ẹni torí ègún torí èpè la ṣe gbé ẹni ìpè kalẹ̀ agbára tó ń bẹ nínú ẹni ìpè a máa rí ègún àti èpè ogún ìpìlẹ̀ a máa di ohun àsáàrí a di ohun tí a wá tì torí olúwa wà nítòsí ẹ jẹ́ ká sáré tún lọ sí òkè lọ́hùn kí a gbé ohun tí olúwa tún ní fún wa.
2: International Annual Prayer Conference. Tell me all over my chef and chef. Only give you an addition. Lift up your head. Oh, yeah. And you're in this Kenyan water. Lock on your Sunday ṣe. Àwọn agbára mú ní sinmi ní àjò ẹ̀mí. Tí ò jẹ́ ní àjò ògbó yálẹ̀ sẹ́rẹ̀. Iná ṣe tó fẹ́ pé yín ní yàjẹ́ àjò gbàdúrà. Lábẹ́ ìpè olólùú ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ẹ̀ nínú ọ̀rọ̀ àtórí. Nígbà tí wòlíì àgbáyé ni. Prophet Gideon, Adébẹ́jẹlis tó yin Adéṣídà. Wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Tíṣẹ́ agbára wọn máa ṣe. Látọjọ́ Sunday 27, bíi Tuesday 29 September, aago márùn-ún ìrọ̀lẹ́ la wọ́n máa pàdé. Ọjọ́ Wednesday 30 September, aago mẹ́sàn-án òwúrọ̀ ni. Gbogbo ẹ̀ nínú ìjọ The Family Happy Land International Ministry, directly behind Chris FM. Sunday Pastor, ìjọ Kàkúrẹ́. Gbogbo ẹni bá farahàn ló máa sọ testimony eléyìí lórúkọ Jésù.
0: Mo kí wa yànfẹ́ lẹ́ẹ̀kan sí. Mo gbé Ọlọ́run ga wípé torí pé ogún mi lónìí ìtúsílẹ̀ rẹ ti bẹ̀rẹ̀ lónìí. Mo sọ tẹ́lẹ̀ nínú ẹ̀mí Olúwa ní orúkọ Jésù Kristi ti Nasareti wípé gbogbo agbára tó di ọmọlẹ̀ nínú ìpìlẹ̀, gbogbo ogún ìpìlẹ̀ tó sọ pé òun ní ga kọjá ìpìlẹ̀ rẹ ní orúkọ Jésù ti Nasareti. Olúwa gbé ìpìlẹ̀ náà mi lónìí. Ara wọnú ìpìlẹ̀ rẹ ó tú ọ sílẹ̀. Má gbàgbé ohun tí mo sọ. Testament 2026. Ó ti wọlé tán ẹ̀ẹ̀kan lọ́dún ni. Ìpàgọ́ àdúrà ni. Annual prayer conference lápẹ́. Ẹ̀ẹ̀kan lọ́dún là ń ṣe. Ó tún ti wọlé o. Ọ̀tún lọ ni ìpàdé yìí yóò bẹ̀rẹ̀. Ní aago márùn-ún ìrọ̀lẹ́ ọ̀tún lọ́jọ́ Sunday. Ní aago márùn-ún ìrọ̀lẹ́ ni ìpàdé yìí yóò bẹ̀rẹ̀. Adam a bẹ̀rẹ̀ ní ọjọ́ Sunday, ọjọ́ Monday, ọjọ́ Tuesday, a ó parí ọjọ́ Wednesday. Ṣùgbọ́n ọjọ́ Sunday, Monday àti Tuesday yẹn yóò jẹ́ aago márùn-ún ìrọ̀lẹ́. Ọjọ́ tó kẹ́yìn tó ṣe ọjọ́ Wednesday tó ṣe ọjọ́ tó parí oṣù yìí. Aago mẹ́sàn-án àárọ̀ la ó bẹ̀rẹ̀ ìpàdé yìí. Gbáradì torí ó rí Olúwa ní ojúkọ́rojú. Aago márùn-ún ìrọ̀lẹ́ ló máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday. Tó o bá fẹ́ rí mi fún ìgbaninímọ̀ràn, ìmọ̀ràn àti ìyànjú fún counseling, tètè dé láago mẹ́ta àbọ̀ sí mẹ́rin kí n lè gbà á nímọ̀ràn ká lọ ṣe kí n lè gbà á nímọ̀ràn nínú ẹ̀mí mímọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìpàdé yìí àwọn àṣírí ẹ̀mí mímọ́ yóò tú àwọn àṣírí tí ó pọ̀. Jésù yóò gbé ogun fúnra rẹ̀. Jésù yóò fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn ní ìlú Àkúrẹ́. Olúwa yóò jẹ́ kán mọ̀ wípé ní Àkúrẹ́ òun tún ti padà dé sí ìlú yìí lọ́tún. Ará Àkúrẹ́ o, ẹgbọ́n, Olúwa ti dé ọ̀sọ̀ kalẹ̀ sí iṣẹ́ ìránṣẹ́ The Family Happy Land International Ministry. Ní ẹ̀yìn iléeṣẹ́ rédíò tó wà ní Jọ̀kà yẹn, tó bá ti ń fẹsẹ̀ dá pé ó máa wọ mọ́tò wá ni, bọ́ọ̀lẹ̀ níwájú iléeṣẹ́ rédíò tó wà ní Jọ̀kà yẹn. Gbá ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́, ọ̀nà ẹlẹ́sẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn, tó bá ti gbà á jáde, wàá bọ́ sí ibi ìpàdé àdúrà gangan. Wàá ti rí àwọn bánà wọn bẹ̀. Ṣùgbọ́n ní kí mọ́tò ló ń gbé bọ̀. Gba Sunday bus stop wọlé. Tó bá ti wọlé láti Sunday bus stop, yàsọ́wọ́ ọ̀tún ẹ. Wàá lọ sí ẹ̀yìn fẹ́ǹsì iléeṣẹ́ rédíò yẹn. Tó bá ti kọjá sẹ́yìn fẹ́ǹsì iléeṣẹ́ rédíò yẹn, wàá ti rí bánà wa. A mú atọ́ka sí ibi ìpàgọ́ ìgbọ̀ngàn àdúrà, níbi tí àdúrà yóò ti ṣe. Ní orúkọ Jésù, mo gbàdúrà fún ẹnìkan tí ó ń retí ìyanu kan pé kí ọjọ́ náà tó dé, kí ó ti ọ̀túnla tó farahàn, kí ó tó dé ìpàdé yẹn, torí pé ó bá Jésù pàdé nínú ohùn mi lálẹ́ yìí. Lọ rí ìyanu, lọ rí ìtúsílẹ̀, lọ rí ọ̀nà àbáyọ. Tó o bá fẹ́ pè mí pé ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe júwe ò tí ì yé mi tó, tàbí ó fẹ́ kí wọ́n gba, ó fẹ́ bá mi sọ àwọn ọ̀rọ̀, pè mí sórí aago yìí 090-355-78-602 090-355-78-602 máa pè lẹ́ẹ̀kan sí 090-355-78-602. Tó bá ní ìránṣẹ́ Ọlọ́run ẹ gbàdúrà fún mi, tàbí mo fẹ́ fi nǹkan tó mi létí, tàbí ọ̀nà òyí o tó bá ń bọ̀, pé nọ́mbà yẹ èmi gangan ló máa gbé, kì í ṣe PA ló máa gbé. Máa dẹ̀ bá ọ sọ̀rọ̀. Ní àkókò yìí Olúwa wà nítòsí. o se to lati tu awon ode sile o se lati yi aye awon eyan pada e gbe ori isoke ni ona na ni akori guest man 2026 odu yi e ma gbagbe o ojo sunday o tu la lo ma bere ago marun irole ni ojo monday ago marun irole ojo tuesday ago marun irole ojo wednesday ni ago meji la ta o pari o yo bo si ago mesun aro la ma bere ojo e la ma pari e ibo la pe ile ise radio to wa ni joka to ba pe moto lo wo wa abi owo maru wa lati oja so pe on lo ijoka ni ko je ani ile ise radio to wa loju titi nbe to ba ti bole fono wa sibi ile ise radio yen gba ona to gba wa legbe church wa lo ma fori so ibi ipago adura gbogbo adura lo ma fori so ibi ki se ija o ipade adura fun gbogbo eniyan ni e kan lodun ni ipade yi ma nwaye ti a pe ni guestman 2026 to ba gbe moto wa gba sunday bus stop wole to ba ti wole ni sunday bus stop bi oja ye to wole sibe ya sowo otun to ti ya sowo otun wa ti ri bana wa eyin ile ise radio yen gogo wa ti ri ni first ile ise radio yen gogo wa ti ri bana wa nibe ibe ni gogo adua wa ti pade yi o ti bere ta o ti bere pade yi mo lo ki to lo mo sure ni oruko jesu ase olorun ki nwijo ase ki gbohun ase ki duro de ra emi olorun ti kare ni ase mo pa ase ni oruko jesu gbogbo eni to gbohun mi ni ale yi mi oju orun yin loni ni oruko jesu ke ba olorun pade ni oju orun yin loni ki egba itusile yin ni oju orun yin loni ki olorun fi ibuku ati iyanu yin le yin lowo ogo ni foruko oluwa god bless you mo reti re ni ipade na
3: so ba je family member kan lo duro wa ti ma fi sa
2: 2026 International Annual Prayer Conference. Let me all over my chef and chef. One league in your nation. A Korea, lift up your head. Oh, yeah. And you're in Kenyan water. Lock on your Sunday 27th, the Wednesday, 30 September 2026. They share that I'm going to call my Yoki Mashe. I want my money to me. I dream. George, I don't go. Yeah, let's say. The nation go for me. I don't back. La bank, you're a lawyer for a shame. You are a tori. They got you. Only a guy. Prophet Gideon, at Evangelist Tonya Deshida, all my sweater and look on this to see about all my shade. Lap on your Sunday 27th, be Tuesday 29th September. I go marry the little mama day on your Wednesday 30th September. I go mess so running for when we got the family up in Land International Ministry directly behind Chris FM. Sunday Buster, in your car, red, go when the bus fall out, look my testimony, look on this.
4: Babi magbabe, babe magbabi, ibi kan le yon ba, ta I debi a onre. E ya so wake kolo woja, kajo bubaje, lori ikoni Glo 99.1 FM, ija kwa akure, onile shen la, ati kereje kereje, onishi owo ato shisha ijoba, eja jose.
5: The ones and twos.
6: Excuse me, Mr. DJ. You are listening to fresh music on Glo FM. You want the song? Press play.
7: You are listening to Glo 99.1 FM. Refreshing.

0: With one FM, Baji.
1: About Baji Flex, baby.
2: Ìkànnì Glow FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹ̀yọ
3: kan. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Bi ismika Allahumma hamutu wa hayya. Ọpẹ́ ni fún Ọlọ́run Ọba tí ó tún fún wa ní àǹfààní tó ní kílẹ̀ ọ̀tún sún bá wa láyé nírọ̀rùn. Ti Ọlọ́run náà ni agbára, ti ẹ ní ẹyìn, ti ẹ sì ni ògo. Òun ló fún wa láǹfààní láti lè di àkókò yìí. A dúpẹ́ fún Ọlọ́run Ọba náà. Ọlọ́run kò dáhùn kó má ṣàì gba ọpẹ́ wa. A fẹ́ máa wọlé láti lọ sùn báyìí. Kálukú ti wà níbi tí ó ti sùn. Ọlọ́run dáàbò rẹ bò wá. Ọlọ́run mọ́ ṣàì fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ọlọ́la ìlàhà ìlọ́lọ́. Àbíọ́ nínú àánú rẹ̀ má jẹ́ àtojú oorun dojú ikú fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa. Nígbà tí a bá tún jí láàárọ̀ ọ̀la ká tún lè máa dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́mọsá jẹ́ kí a dúa gbogbo wa pa. Allahumma arjina minna shaghati sayatini wa nasawati salatini wa inati baghina wa ma'anati taghina wa ma'adati adina wa udwan ma'adina wa gallabi galibina wa la hawla wa la quwwata illa billahi alazim ajiru Allahu fi sharashaw. Assalamu alaikum.
4: E je ki a gbadura iwe orin Dafidi ori ikarun dini adoje ese kini ati ese keji nibe wipe awon ti o gbekele Oluwa yo dabi oke Sioni ti a ko le si nidi bi ko se pe o duro lai lai. Oluwa Olorun agbe yin ga tori peyin ni Olorun Oluwa gba ope wa ti e ti mu won jade lo fun ise ojo won lati owuro ti e si mu won pada wa si ile ni asale. Oluwa gba ope wa. Ope ati yin la muwa Oluwa se ni itewogba bi e ti nlo lati dubule ni asale yi. Oluwa ko darapo mo yin loju orun yin loru yi Oluwa ko je mole fun yin ni oju orun yin ni asale yi Oluwa ko fun yin ni ore ofe si gbogbo yin lapapo kesun layo keji layo nigba to ba di ni owuro la aye ati so wipe Oluwa o se ati fi ope fun Olorun yin aye be ko si sile fun yin ke wa ni alaafia be ni yori koni yi pada Jesu Christi Oluwa wa ami ami.